wọn po me kasa kire nyinaa into bidi wọn kwan so aba na wọn agina wotu ye ame wọn na ntete kwa echiri san beku wọn na nkwasi ye die bese wọn na de otie mi no de obetena hokum na ne ho